0: tank ọtọ ọkọ fọyẹ ṣe jẹ sẹ adati goya tura di mu
1: ọgbu
0: ọtí wá hẹ yàda ẹnu ọmọ náà ọmọ yẹ twẹ mu di daada ẹnu nẹnẹ wọ yọ mpẹsẹ ọmọ yẹ yà fún ti mi yẹ ẹbi adé mi sàmúsà ti ẹnu fọ gbìnà adasọ ẹnu nà mú kọ mu náà sí nkóbi sọ.